0: ଆଉ ଆକୁଳ ପାରିତ ଭୟା ୟା ହୋରା ଜିର ଏକୁଳ ଲୋଦା
1: କାଲୁସି
0: ଏଇଓ
1: ବୋନା ଡନୁ ନବିଚେଲେ ରଚେନି ନବି ଦେ ତିମେ ୟେରେ ନିକୁତ୍ର ବେନି ମୋର ଓ ନବି ଦେବୁ ଆଇ ୟୋ ଓ ନଇ ତଟନ ପୋଜି ବୋ ଝିଅ ଏ ନବି ଆସି ଆଲମେ ବୋ ହେ ଓ ଆହା ଆଲମେ Pero eu tuana hode a video de zai chowo hode aduna zai yo tanda chowo hode
2: ganji ganji
1: adiga nen kara hode ogbon nen kara hode ogbon pero itadi ro fide sin fie tade o fio ya na benzi o fio ro modo nu we kaka gi me kuo mu sisi we e ja hode pe no fide po mo hode ya ana ko fi me o ti tare o bura pa n ko me o bugu de re o de o ide o ne wa na ro sisi nu we wa de o sisi wa ro mu ko do nu e ni ne
2: o
1: le chiti o ro bo mu po wa ni o mu ti to de re yo bodo odr mu ti to de re mu o do be do na pe do bo na do o de o bo na mo do mo mo mo ro no vi o de ja do mu o bo da yo yan a e wa do ni me to mere do dro o me ta bo chi ga
2: oui
1: e fa la de me de ta ba de ro te ro wen do ni o me no kwi kwi ji ro te ro wen do ni o me e fa la on le ro kan ji ro ko wen do ni o me ya e do a do le ro po ro po ten to me do we ni ro si wi wi pero ajá es claro y no la pronunci es claro el lugar zandi es claro el lugar donde te tome
2: pero no dirá yo lo ganchi fue
1: chobo la ciudad no iba a ver chao pero dime de bueno o trene o de o trote cabero se ven de estar tamu bueno así trove wọ́n iná ẹ̀rọ ìjà fẹ́ nà fi ẹ̀rọ adé nínú ọmọ ìlú nínú ọmọ ìkadúrà dé ọ nínú ọmọ ìyọ́n bá ń sí wà mìíràn inú kan á àdó nínú ọmọ ìlú ìlérè ànàdó bọ̀ ló ébú adé ọ náà inú kan ẹgbẹ́ rẹ̀ ìdùnnà zà yìí ìdùnnà kan sí ló fi ọ ìdùnnà kan àhá ló fi ọ ìdùnnà yìí inú kan ònú ewà ẹ̀ dé ọmọ ẹgbẹ́ ọ̀nà bí mọ̀ ń kọ́tọ̀ jáhùdẹ̀ ọdúnwà pẹ̀lú abúlọ̀gbọ̀n mọ̀ pẹ́ bóyá mọ̀ pẹ́ dàbò tí ká. Èrò tọ́rọ ẹni ọ̀dẹ́ náà fi ọ́ká kú ọ dọ́rọ tẹ́ka èrò rẹ́f de mi sí ọ ẹ̀fẹ́ kí. Ekú tọ́rọ ẹni ọ ló nìlẹ́rò tè pẹ̀lú náà bló ló nìlẹ́rò tè dọ́gbó nílẹ́rò tè pẹ̀lú náà dọ́gbó dọ́má gbó nílẹ́rò tè pẹ̀lú náà dọ́gbó dàbò tí ká. Bọ̀ díọ́ etí de yẹn pé idọ̀ pédó ọ̀gbìn tán pẹ̀lú àtọ̀ fífá wa bolúwa bló lẹ́bìbọn lẹ́bìn náà ti tó sí àlọ́jí.
2: Bó jẹ́ gbé bó jẹ́ gangbe.
1: Ìka fẹ́rẹ́ lọ di mẹ́lẹ́ lọ. Nọ́ọ̀bí ẹ̀hìn àhán kúrò sí kó àlọ́ mẹ́wọ̀n. Ẹlẹ́wà ti tè. Ẹlẹ́wà ti tè. Bọ̀ díẹ̀ lọ́gbọ̀n ẹ̀rá bló gbọ̀mọ̀. Pẹ́ẹ́ dàbò tí ga. Ó nu ìpòyín gbọ̀mọ̀ àkùdúrọ̀ ọ̀nà wíjì àdùnránú kà tí mẹ́tàn bí ọ.
2: Mọ̀wẹ́ dandandan.
1: Àdùnránú ti jìyà ló ta jí ọ àkùdúrọ̀ wà mọ̀ mẹ́ẹ́ máa sọ̀rọ̀ fìyà dàbò tí ga. Àdùnrán kà ó bí ọ ó tẹ́lọ̀ ní wẹ́ẹ́ dì. Nìbá gbọ́n wẹ́ẹ́ dì.
2: Ló gbẹ́ kárí táàmù.
1: Ìtàjẹ́ ọ̀dúrọ̀ bí de àkúwọ́ gandé lẹ́mẹ̀ọ́ inú ìrìnsẹ̀ tó sọ̀jù sí àlèkún kábẹ́rọ̀ ní ìdúrọ̀ bí ń kúrò ní ọ ètẹ́ka rẹ̀ ni. Lóòrùn yóò fẹ́ mọ pẹ́ ẹ̀ àmì èrò tìmì. Ìwé àmọ̀ pẹ́ ọ̀ ẹ̀ àìrò tìmì dàbò tì.
2: Ìdọ̀nù pẹ́ ẹ̀ wẹ́yìn mẹ́rin tẹ́ra kan tìmẹ́ bí ọdẹ sọ̀mọ́ wa. Edo ti mewe zombo eno akan bi yoro nendo gbo e kari aji nindo e mo yo mo jenchi trolo meri su hen aro eo. Nli we mo bo kofo. Lwa di reti lwa ime ime ime lu tino ba duran bi mido hon leo. E jen no amokwe bo di kwe vedwe na imo an. Beda indi fo la la la la la. Wile ma katu wai. Akpa ni kwe yo mo jebe tonjen edo ti ngbe jusin. Kwa chyo si kote po lo tunu do e de bo. Yeno gbon kudur menu aso ene mino fon lo no akubi kwe no gbon kudur mi. Yabo mire su mi kakule bi yo. Turu mi tero menji echi mo jen bo no. Era lo kan mi ton jen weyo. Emi na tepo lo na batura lo rano so kule tu vile. Meru kwa ilo mi yo. Mi yo so kule gbe biwe. domina to meji mi atimen mene bo no meji mere fo la ro khudo ton la ro mi ro ba ndo po ji mi na vo gbon aso na bidiyo mi gbono yi mo ro atimen turu mi toro khudo wa keten to pato e nde bo jemi kaka si apeto se
1: awojina
2: wey to na jiro
1: tunun ko de la ti ma o message e wa yo a
2: mo ke ka to e na jiro
1: dro e bo din e bo no vi oku bo mo ro na fi mi ton e bo ka so ro fiya bo ka do me mi de mi na mi ki Minado, o drome. Drey said to me, tell a little troll again.
2: And
1: I told me, me, fias, troll.
2: On the general, I did another symbol, who do ton, or may you got trouble, cotton, quelle, you do not take all, not too. Though, me, the swimmer, you know, you don't do it, gummy, bon troll, me. We got to him on cotton, we do idea, do not take all, not batuna, luna, sorton. Oh, ain't one way to fair, and debu, la la.
1: Oh,
2: that
1: was in way to it. Oh, I miss our boy, you know.
2: Ganji.
1: See the last time I
2: don't
1: know me, don't make me pull a coa. Maybe me, no more of
2: any
1: canazio. Ganji.
2: Ganji.
1: Esun yin kan bi o ni nu nu ko mi le do. E ka le bo poro do. O ko ni odorun mi le do. Mi do wa lo daje do mi ku o mi na le le ko anu mi da wa lo daje do. Ai ku gba le ti o. Mi tenu pe fi kaka bo yin ma o mi na le ko a.
2: Mi resu mi ko ro o sinse meton meton asin bo o lele meton meton ka we. Mi ka sinse meton meton me o agunu ko to meton meton e lini meton meton e re sudo nde de pagben yo mi na segbon we suje na gwa ihatu na un mama ho re su iso we bo ha bo kam we do e di yo ikan bi o do do soro ton bo bo bi o re mo kan bi o ma o to yana na we mo je meton sin
1: awo ti na na do ru ta se mi ton le never je mi le an se yi mi do e ma le bo je yan se yi mi di a mi na le bo bi o pe wo mi le bo bi o we mi mina bi o gbe gogo me do me mi to e kule o mi dura no sni yi no vie ku dro di bo mo na fi mi to e ku bo bi eni yan e do na fi eni o jan il a fait de souvenir d'honneur e mo do e won mi
2: ah
1: me de ku ko o mi to re ra ku ma di ti o
2: ah ah ire
1: me de ku ka sa ro ki ka mi bi o e o
2: ine
1: mede ku solo ki kai mi bi oro mede ma ka solo ki ken bi o ya e wa ku dro o na fi o vito eni o o ro mi flimi mi won mi bi mi flimi do de mi ton le mi mi ho da nu mi bi o gi ere me o ye ma sara nu me le nu emi
2: e
1: do eni o ni
2: lo mi no gbon sara sin ko ba do pere ache ide me mi no gbon dudo pere a mi no
1: do ache ide me o sin ta
2: mi no do town bo aso dasi mi ton keke ka kun pla pa ni ko bo mi no gbon ma blo a wenu wo mi po mi no blo
1: e do e blo me mi o e na mo dagbe no vi o amo ro je me de wende na fi mi toro mo do yo e amo ro so de ro jiji we
2: aha
1: e mo ro flo mi o de bo mi eni o e mi o si e ro mi eni o de si e o e ro esfin se e ro gbe si mi o e mi o eni o e ro mi o ko ro te se comme si so mi eni ro mu ji yo ngo mi ene jo mo na bi atunu
2: so ru kwa so po nu ku ku ru po be
1: asunu kwa asunu ku we ne e fli bo zo a misa bo bo sara ni o mo e mo na bi bo we ne a ku tro baba ka mo to nu ni o le ya ne a ka si lo
2: ne a ka si hu blo gbon nu nu kambio da hu po be
1: lo ni bo kambio no bi che
2: nu kambio da hu po e
1: ni kambio do te do e kan mo ele ti menu mi
2: mo we
1: Nígbà tí mi rí lọ, ìmọ̀ mi ò bọ̀ mi ò hun so mọ́, mo rí ti rẹ̀, ẹ hun so mọ́.
2: Bó sẹ́ títí ń gbé tán.
1: Bó sẹ́ ẹ̀kọ́ tí ga, ìrọ̀ kún jù bí fún ẹ lọ. Iṣẹ́ ọ̀kan hàn dédé mi.
2: Ganji.
1: Iṣẹ́ ọjọ́ inú ìgbòho, a ṣe dédé mi bẹ̀rẹ̀ náà mọ̀.
2: Mo rí
1: ti rẹ̀, mo mi tán lẹ́nu kú. Òmìnira jó edogbọ̀n ebi gbédégbédé. Mi tọ́nà ọ̀nà rẹ̀ yé a.
2: Mo rọrọ ẹ̀kú ẹ̀ níbi kò fọ òfin ẹ.
1: Mi ní mo rọ ẹ̀kú ẹ̀ níbi fọ ní oríṣi ẹ̀ ní fọ wa.
2: Nǹkan tọ́ nílẹ̀ lọ lẹ́dọ̀ mi rọ̀ bẹ jí ní sọ́pọ̀ òfin ẹ̀ àìjókòdó.
1: Ìwé wa rẹ̀ pé iṣẹ́ pé mẹ̀bí ká tó mọ́ a, fìdí lẹ́sìn yan, ìná fẹ́rẹ̀ mi lọ, ní àbúrò ọ, ànámọ̀ dágbé. Fífẹ̀lẹ̀, òye kan ẹ̀ ní ọmẹ́ràn, nàbí ọmọ mi mẹ́mi tán lẹ́kọ̀ọ́ kú ọmọ ikú wọn yé. Mi máa sọ fún iye à, ìzọ́ àmì sanu yé. Mi ọ̀nà rè yé, gbónú èmi wà dágbé nú mi. Mi kú ọkù àmì, mi kú lẹ́ẹ̀mí náà yọ̀rọ̀ sẹ́yìn.
2: Lẹ́mọ́ọ̀nù sọ pàmò. Mi
1: kú lẹ́ẹ̀mí náà yọ̀rọ̀ sẹ́yìn. Mi kú ọkù à. Mi lọ́jọ́ mi rí àmì sàmì tọ́lẹ̀ mi ló sẹ́yìn mo ló sẹ́ńtìlẹ̀. Mo ní ọ̀nà rè yé mo yí inú kọ ìtọ́ mi náà ha ìwé ọ̀má òní pọ̀ ìwó gbodò mẹ́nu mi hàn. Mẹ̀mí tọ́ ekúrò hẹ́n mi tọ́ mẹ́lẹ́ ọ̀mìnà ọ̀nà rè yé dàbòjìyà.
2: Ganji ganji ganji ganji.
1: N lọ mọ̀ ọ́n mo náà mo tẹ̀ mo tukàn nàrọ̀ numéro ti ọ̀ 01 97 85 46 47. Bonadọ nọ vitie lẹdọ yìdọ kan hùhù hùhù bọ mìdọwàyí ọ mìdọ 21 ẹ mìdọ.
2: Ẹ̀mí tí mẹ́rin.
1: Bọ́ mo bí ọ dé fún ọ ẹkú tọ́ ọ kò kan mẹ́rin ẹlẹ́rù ti twitter ti suite mọ̀ wẹ̀. Èlò ti twitter ti suite mọ̀ wẹ̀. Bọ́ èlò kíkà bí ọ ẹ̀ dọ̀. E tẹ́ dọ̀ ẹ di, a sì lè tẹ́ ka dọ̀ nùdùnú ní ọ̀hún lùkàn ẹ̀ ní ọ̀hún mẹ́. Ọ̀bíjì, àdánù ẹ̀rọ kan mẹ́bí àmọ́ àmọ́ dìjítọ̀ ẹ̀rọ wàyí náà. Nídọ̀ mi àyín àtúpà sí kú ọ, wàyí náà ló tẹ́ títọ́ akáyé ń sọ ní bá tẹ ọ̀hún, wàyí náà náà tó ẹrọ kó jàwé nẹ.
2: Bó a lè kó jàwé.
1: Ìlà lè ho jàwé tà.
2: Yẹn nínú yàwó mọ bánú yàwó mọ dìjútà dìjútà ọmọ ẹ náà jìnnà.
1: Mọ dìjútà dìjútà.
2: Bánú yàwó mọ.
1: Ó fẹ́rọ̀ ọ̀hún ẹ̀dọ́ àdìmú ẹ̀wà àdìyẹ ọ̀dùtẹ̀ ṣe ọ ẹ̀là yan múra ìlú kan. Mọ ẹ̀ mọ dìjútà dìjútà ọ̀nẹ̀. Ẹ ká dọ́jìmẹ̀dé dọ́jìmẹ̀dé ẹ̀mí mọ̀ nà fi ẹ̀mí tan ẹ̀kú ọ ẹ̀dọ̀. Nà fi ẹ̀tàn ẹ̀kú ọ ẹ̀fẹ́ ọ̀gbìnrin ní ẹ̀nà dọ̀ mẹ kókó hóró fínẹ̀ hun ẹ̀dọ̀ sóró. Mo fẹ́ràn mi ká kú ọ kú à.
2: Mo
1: kú ọ èrò kúrò tòmọ́lẹ̀ kúrò kókó ẹ tẹ̀ bẹ́ẹ̀.
2: Ganji ganji ganji ló dọ́rí ni.
1: Mo kú ọ èrò tán mọ́lẹ̀ ló kàn lé hó ẹ. Èrò nàyàn sí kàn lé hó ẹ. Nàdọ́ nà bí lẹ́dọ̀. Egbe kan tó mọ̀ ọ́n náà yí mẹ́rin kẹ́ ló nu egbe kan tán.
2: Èèyàn èèyàn.
1: 01 97 85 86 47 47.
2: Ekana chermi de suna jino na chermi na
1: so. Ena tem tere mi tole, ena tem dago chiga, ena tem si la sa ya wede wa binu
2: siyansi. Eyo. Ena tem. Menimbo so do gan dete me wo na jino. E yi sande bo nun do kwe yo, e tenkman lo kwe me ro o meno ten ton. Bo nun, e rado khosin khosin. A lo kan ane me kose
1: ne.
2: En ken do nun ganji. A lo kan wa yi 01.
1: Ken do ten di chudo.
2: Mwwe, dan dan dan.
1: Bo nun mini time trole.
2: Eyo. Eyo. Eyo. Era chen mi kaka. E izan li.